0: nu ní sláidre sa garú dhearnach gon chluifeh chun bu trí cholín a hiile. Bei mar chuilinn fear dhéach mar gur se den áthaach an na pointí a chrocha lo agus gan éach cholín le fána ag gimnise in éob imirt a gunne na gaithe. Agus nuair a chudidir cholín le chun cí trí nó mé dé is teach sa dá le cheappa goach lálo ach le na gceirta thuirt go bhchalí dhéiscuirt na gaiilemheh chhlaach se siadsan ge cenas ceán ar a glufe me dé me sa geú dearnach chun an bu a bhaintamach. Cúlín na scar na bhórne ag an mrise gortain se gúre ar an chóla na ghrímacú ar 9:00 mo cullin a bhí ar dó a hocht. Cúl mo cullin a tíocht ar 6 nómad wai chemas ó Bolachán in iag ó héin agus finn Macdonacha pasanna i bhautal is té ar in lína cheras lata déag agus ó Bolachán i creach nó san Iangach. Bei imrá sinir pelle na gaiilemh Macdonacha a bhhair an dára cúil go héis 9 nómad déag in iag ó roiré an ar dhéanaisteach ar in lína cúl agus iíirechtta creachnú a gáneal na hangaí. Daim seo Bolachán cúil agus chear a cholín go bhcullinn sa géad lei sin na cúlíní tíocht óhfuilí sira chumá le bula taobhlína bhaid dhéarmadáil dabhrán agus cúlíní bhaid níl ómainín agus éonóháin agus cúil agus cúlín ag finn Macdonacha. Bhí gortain se gúd ag brag go mór ar éad an ó Helbert a daimsú 10 go chólíní ar fad sa géad lei sin as an chócín déag a daimse gortain se gúre. Bhí tar gobar chob sa géad chearú gan dála agus na fórne a bátáil scórnaí. Éon ó nuan le sleasa eile cean go chrí cín ar fad a daimse mo chulinn lelinn an chluife go mai le cólíní deas ag finn Macdonacha agus éman mac anreachtaí. I ríist éan ó Helbert agus Jack O'Linnan ag daimsú scórnaí go chuirt inse gúre. Mae dir mae glach y gwrtyn sy'n gwrdd eich canys cawn ar y glyffus i gerw iernoch agos honi cysgwr cynwnach agos nŵmed agos ffyr caetys y dor y tref sy'n sy'n tro ar y gwrt cwlin o wanch yn cy nod y ffys i hyn le dwy cerdig yn tog anach dilyn o marchw i gael o tîsdy gyfwrt gychos yn dorri wacolyn agos creach nhw gysnasta y gawrna na hangi chwn gwrtyn sy'n gwrdd eich o'r cerig cyn gychwlin eich o'n cyn agos ceg o chred mae cwlin golodur ar dyrau ni rai lob yn cwl a hasta wob chwn i'r hyn a harn ter eisiau glyffa amsiw agos mae'r sy'n gwrt i creach nhw chwn cyn ar dyrau la ffars borg y chi cyn gychwlin eich Tara agans mo cullin in ish fwy agus fisacu go me ober ledin acu chun a bauti di chali a hachint go hari agus cliffi gunia curry an chundi bale loch oriach agus cuman Tomas I Lurgan amach rúb sang rúpa. An scór deir ir ísta bhí imláin ríd sinú na nné, gortin se gúir a hiana fisicéir, mo cullin a dó chochtig.
1: Se sinna pedi o gríf yn sinna dyn y tŵrnys gair a glyffa y gríf hi'n sy'n rhaman yn y gaelfa yn sinna mlaen rhaid reid i ddyr mwyn cael ein agos gwrt yn siogwyr. Fogra ta teki sech yn sain, fogra na chstoi na ddigwm yn ymwneud â hwndwl ach ta se yn sio yn ymwneud â gwyl maada ffaith le thif yn ec yn siwpa ti dorgan yn sin herir y talwch yma'r nawn. Newfoundland yta hon, maada olyn, ta mae ben o'r effectur yn siogo, maada olyn dofogus bon agos ys cosw nach wylen microchip regia agos ta on maada sy'n bel o golyn ach mas let yn gair agos ma ta tuwer a hwyr agos hwgir a hechdaid agor a glych ar chiarlain ag 9:00 a sé a cúig a trí a sé ta si tuwrt air gan gair sin wits. Wel, na rwy'n meddwl sa barca I erachir gydair a caint la Magdara Magdonacha fi an rhain 9:00 agos an flashmore 9:00 agos biart inis gymach sa da y tiat a seach sa dyrnw med dyr gan chéile sin ys tukum a dyr eis at sa Magdara.
2: Maar maar het wel die lange jaren zo acht al kunnen we niet ervoor. Dat is een kind special. John Ryan terug gaan we zien al of we met hem goed terug. Ik zei dat acht al zit gaan Jack Curran zat bij Rollet. Dat is voor tot 100 jaar door was in en dat is of hij ons de river in en is hij cool of de weg ging dat voor is dat pak zeer elegant hoe ik was kan ik alleen bog nou camera en dat score voor een Ryan voor kwijt aan maar krijgt een shot te noemen die ook binnen geen score dan zie je dan in acht nomad bullet zeer terug verder met enter ergo lokale en zijn wie dan de Rochelan heen nog kind van Federal Sports of Crohos Corchelan Lurkerstage to bulle tosha roba go Danny O'Mahony to ro el de Danny O'Mahony she kept enough father way court up Malan Jarry Rochelan shin fishing with catch jogger the Sean Pucks energy tidy bork to she zero in la heen her three vader to here gun Lena Bristishin events on the Cliffy Pelle you know watch the Cliffy Amona Gujisha Tiger took all that much. She just more on beginning. He beat a Christian let love a clay on hold. She will take Tiger cap and dry. And I reckon Tom Gold Barry Brendel Sewis in suggestion that will in bullet a Magabaha so she could have heard a thrust on Marshan. So got yeah, all in the foreign reach Tiger is a Mulisir.